0: ọkùnrin kan tó wọ ọkọ̀ akérò ló ṣàdédé fò bọ́lẹ̀ tí ọkọ̀ ọ̀hún sì wà lórí eré lọ́wọ́ nípínlẹ̀ Èkó. Bí ọkùnrin ṣe fò bọ́lẹ̀ nu mọ́tò tó wà lórí motion lójijì ló ṣekú pa nípínlẹ̀ Èkó. Àṣẹlẹ̀ yìí wáyé ní Ogunlànà Junction tó wà ní ojú Ẹlẹ́gba ní ìpínlẹ̀ Èkó. Máa yàyin lẹ́nu pé kí ló fà á tí èrò onú ọkàn ṣe sáré bọ́lẹ̀ lójijì. Ẹ̀yin tiẹ̀ lè máa rò wípé àbí mọ́tò one chance ló wọ̀ ni. Kò kú wọ mọ́tò one chance. Bàbá oníbàbá ènìyàn lọ́nìyàn. Ó kúrò nílé láyọ̀ àtàláfíà láti lọ wá nǹkan tó máa jẹ ni. Ṣùgbọ́n ó ṣe àgbákò awakọ̀ burúkú tó ti mu ọtí yóò burúmu. Ìwàkuwà ni awakọ̀ yìí sì ń wà. Kódà àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n pàdé rẹ̀ lẹ́nu wọn ń pè ṣàkíyèsí pé ìwàkuwà tó ń wá yìí ó ti pọ̀ jù dí ikú. Ṣùgbọ́n awakọ̀ yìí ẹni tó ti mọ tí kílẹ̀ ń rò pé ó máa ṣe.
1: Ibi agbára yìí.
0: Gbogbo bí wọ́n ṣe ṣèkìlọ̀ fọ́kùnrin yìí tó kò dá wọn lóhùn.
1: Lọ́lẹ̀.
0: Ìbẹ̀rù bojó wípé bí ọkùnrin awakọ̀ yìí ṣe ń wakọ̀ yìí ṣe kò ní lọ pa òun dànù báyìí ló mú èrò yìí fò bọ́lẹ̀ nínú ọkọ̀ òun lójijì. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé bó ṣe fò bọ́lẹ̀ lójijì yìí tó máa ṣubú sílẹ̀ ńlẹ̀. Ó farapa yánnayànna ni.